Awurade sɛ wo yɛ ma me a me ne akokɔ bɛbɔ kokuroko ada wase ɛno ani sɛ fa yesu yɔnko fa yesu yɔnko na sɛ wo fa yesu yɔnko a yɛhia wo bia no